tó bá fi ọwọ́ rẹ kàn yóò bọ̀ ṣe. Nǹkan kan tó bá bèèrè ìwọ yóò rí gbà. Nǹkan kan tó bá wá ìwọ yóò rí. Àmọ́ má ṣe gbàgbé májẹ̀mú rẹ.